0: àwọn èèyàn kan bẹ́ẹ̀ ń bì tọ́ jẹ́ pé n tẹ́ ń gbé lọlé lónìí. Àṣẹ yìí ni tí ayé rẹ yóò fi sáré. Kì í ṣe bọ́ sáré, ayé rẹ yóò fò. Bìkọ́ tí wọ́n bá fún ọ ní abẹ́rẹ́ yìí tó ọba ilé gbà á, wọ́n á fi ọ́ sí yẹn. Jóná bẹ̀rẹ̀ sí wọbẹ̀ ní ìrìn ọjọ́ kan, kò sì rìn padà lójú oorun. Ọlọ́run ni, ẹ sọ pé Ọlọ́run ni. Ṣé wá rí nígbà tí mo rí ẹsẹ̀ Bíbélì yìí, nínú àwọn tí ìrìn àjò ẹ̀ pẹ́ jù láyé, èmi nọmba wá. Ilé kayé ọdún tí mi ka primary school, lẹ́yìn ìgbà tí mo wọ secondary school mi ò fijọ́ kan fẹ́ẹ̀lì yìí, ìgbà mo jáde tí mo fẹ́ wọ yunifásitì, ọdún mẹ́jọ mo ṣe ń lé. Ọdún mélòó? Kí n tó márì ọ̀nà jìn. Ìgbà tí mo jáde school, tí mo jáde secondary school, ó ní mo pàdé ìyàwó mi tí mo di teacher lẹ́sìn rẹ̀. Èmi mo máa ń kó ohun tó sìn ẹ̀gbọ́n rẹ̀ àti ọ̀pẹ. Àwọn tó ṣáájú èmi wọ school, èmi ti ẹnìkan ní wòlíì tó rẹ́ẹ̀rí òun nígbà ni ẹkún ni. Ọlọ́run ọba ń gbọ́. Nígbà tó bá láwọn tẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ tí wọ́n ti sún wájú, tó wá tó ráwọn ọmọ inú ẹ̀, àwọn tí wọ́n ń kọ́ lẹ́sìn tí wọ́n tó ń yà ọ̀lẹ̀. Ó ní Bíbélì fi sọ̀rọ̀, ó ní awọ fún awọ. Ohun tí ènìyàn bá ní ni ó fi ra ẹ̀mí ẹ̀. Àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé tí Ọlọ́run ọba bá dá sí, kò sí ọgbọ́n tó fẹ́ dá sí mọ́ sà. Yẹ̀yẹ́ ni. Gbogbo ẹ̀yọ́ ọmọ Ọlọ́run yín wo lẹ̀ tí ìsọ̀rọ̀ ẹ má jẹ̀mú yín. Ọba torí nǹkan wo nǹkan, ó tún lè wo abaláì láti fi sàánù tiẹ̀ náà. Ọ̀rẹ́ má jẹ̀mú ẹ̀ẹ̀kan la mọ́ san lóṣù àwọn kan ṣe tiwọn lánàá. Mo ti sọ ẹ̀ẹ̀mejì lolúwa ní àsan ọ̀rẹ́ má jẹ̀mú lóṣù. Àwọn kan ti sàn kan lánàá. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì san lánàá tó tiẹ̀ tí ì dá sí pàápàá débi pọ́ ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì. Kí ló dé tó lè bẹ̀rẹ̀ lónìí ọjọ́ kejì? Ẹnìkan ní ọ̀rẹ́ má jẹ̀mú. Psalm 50 verse 5. Ó ní kú àwọn àyànfẹ́ mi, jẹ́ kí wọ́n fi ẹbọ bá mi dá má jẹ̀mú. Sọ gbogbo ilé ò níbo ló ti ń gbọ́ mi? Solomon lọ́mọ̀ dádàkúdà yẹn lẹ̀. Olórú màálù, ó fi ẹbọ màálù 1,000 rúbọ sí Ọlọ́run. Ọlọ́run wá yọ sí. Ó ní sọ́ńtọ́ ọba fẹ́ láyé. Ní tí mo ń sun ayé èèyàn síwájú nìyẹn. Ẹ rántí Cornelius ní oṣù kẹsàn-án bí eléyìí. Bíbélì ní ọ gbàdúrà ó sì torú ẹbọ. Méjèèjì òun ló gòkè lọ sí ọ̀run fún ìrántí. And this is September to remember. Òní lọ́jọ́ kejì báyìí, bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ fẹ́ rú ẹbọ má jẹ̀mú yín lónìí. Méjì méjì ni ẹ̀mí Olúwa ní ká ṣe lóṣù yìí. Oṣù tó ṣe pàtàkì. Oṣù míì tó ní àǹfààní láti kígbe pé ẹlẹ́dà. Oṣù míì tó mọ̀ọ́mọ̀ wọnú ìpinnu àti má jẹ̀mú Ọlọ́run lọ. Èmi a sì mọ sọ àkọ́bú òkèlè kì í ráwọn ọbẹ̀. Ó ní kú àwọn àyànfẹ́ mi jọ jẹ́ wọ́n fi ẹbọ bá mi dá má jẹ̀mú. Ẹ jẹ́ kí n fún yín ní àkáǹtì nọmba church. Gbogbo ẹni tó fẹ́ rú ẹbọ má jẹ̀mú. Ọ̀rẹ́ má jẹ̀mú bẹ̀rẹ̀ láti 2000 lọ sókè. Ẹlòmíì san 5, ẹlòmíì san 10, ẹlòmíì san 20, 50. Bí Ọlọ́run bá ṣe dá sí ọ sí ni. 2017 ṣe tiẹ̀ náà láàárọ̀ yìí, ṣe nọmba 1. O tún ṣe kan sí kó tó pọ̀ di 7. 2017 4290 47. 2017 4290 47. Comfort Life Mission International First Bank. Comfort Life Mission International Local Bank First Bank. Bí ìyẹn ọba wọlé lo eléyìí. 1966 36 38 73. 1966 36 38 73. Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Ẹ̀yin tẹ́ ẹ ti sàn, àpòsù ìlóṣù testimony. A sì ní testimony àkọ́kọ́ ni yíyára. Ọ̀nà bó la fẹ́ gbé gbà o. Ẹnjiníà, ẹ já délé agbára náà. Ọ̀rọ̀ yìí, àbò abánibáṣe máa mú bọ̀ díẹ̀díẹ̀ rí. Ojú mi rí tó, mò ń bọ̀.
1: Bàbá mi ò, ẹ káàárọ̀ sá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jìjì. Ọlọ́run pé Ọlọ́run má jẹ̀mú. Ọlọ́run tó da sí wa nínú ẹ̀mí àti ìdílé mi. Nígbà tá a bẹ̀rẹ̀ program yìí ní last àti mo join November. Bàbá máa ń sọ̀rọ̀ kan ní ibi ò ní pọn ọmọ, ibi ò ní pọn ọmọ, ibi ò ní pọn ọmọ. Ọ̀rọ̀ eléèbí yẹn, mo ní àṣẹ bàbá mi bá mi délé ni. Ebi yìí gangan ni point àkọ́kọ́ ní life tèmi. Ebi ni, ṣùgbọ́n Ọlọ́run jìjì, Ọlọ́run pé, Ọlọ́run má jẹ̀mú, ó dẹ̀ mú ibi kúrò, ó mú ibi kúrò, ó mú ìṣẹ́ kúrò, o mu osikuro o mu ani kuro ninu aye mi pe ti mo da po mo ipeji emi te pe mi re ni fun mi lowo ri mo de ton send 250 fun 200 100,000 o ya gba lona ara lona ijanu olohun te nse mo de ton tun taja pada tori mi de ta kokon mo o wa le ibe ma pe ni ata omo ni titi mo fi pe pe won go invite mi si program yi ni samco then mo ko ti bere so ma best ni gbo won ki ma gbo nu radio mo dupe fun olohun olohun to se lati gba na ko fi mi sile ko doju ti mi mo nje mo mu emi na to den to fun yan mo dupe lowo olohun olohun to wa se nkara ni ano omo mi kan to wa omo mi ni omo okun lomo yen to obirin la omo mi omo kan wa ladugo wa ma to mi ni my second mommy o mi bi mama o ti travel la o wa pe mi ko ni trouble ni bi mo se de lati church ah bo se so bae mo ko lo so aju pepe ni mo gbadura mo ni ko to di ago merin mo fe ko mo pe mi pada pe problem de ti solve mo wa se ogo fun olohun exactly 3:53, 7:04 lomo yen pe mi pe won ti solve problem won ti wale mo fi ogo fun olorun yen baba mi e se o oni ti mama ko awa loko fun to ra bro mi kan oni liver problem sugbon ninu gbogbo adura ati gbogbo ororo agba ka se gbogbo olorun se nigba ton se soju mi ton o wa successful mo yen wa laye o wa laye leni a fi ogo fun olorun jije e se o a fi ogo fun yen se o eru ma nba mi ni pe mi ti mi le daka mi gba mi mu le ma ni kan la kan ti gba mi le je 2000 naira ma ni la kan 2000 naira pelu mo men amọ olohun se won ara o se iyanu 200 more than that atun ja ni ku to atani seku mo tun le fun yan lo nje mo fi ogo fun olohun e ba mi ki mama e se o baba mi o happy birthday in advance e se gan god bless you sir
2: here is another beautiful month another

0: wáyé. Àdúrà wa ni pé ẹ ò ní ṣẹṣẹ gbé. Ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ò ní ṣẹlẹ̀ sí yín. Àrídunnú lẹ jẹ́ ẹ̀mí dàrí pò sí. Ẹ kú oríire ayẹyẹ ọjọ́ mi tuntun kò lọ́dún tá a wà yìí. Prophet Ọdẹ́kúnlé Epaphras. Bàbá mi o, agbáládúra pé ìwà láyọ̀ Ọlọ́run láàyè kò ní fi ayé yín sí. Ẹ ti tẹ̀síwájú láti máa jẹ́ orísun ìbùkún. Chief Usher àti gbogbo Usher Comfort Life Mission International káàkiri àgbáyé ni wọ́n ní Happy Birthday to Prophet Ọdẹ́kúnlé Epaphras. Ẹ kú oríire ayẹyẹ oríkádú. Ẹ̀mí yóò sọ̀pọ̀ rẹ̀ lókè òrùpẹ̀.
1: Nice. Àwọn èèyàn ti ń kí mi Happy Birthday in advance. So gbogbo ilé ìpàdé májẹ̀mú oṣù September oṣù agbára ni. O ní mo fi gbọ́ ẹ̀mí olúwa ní san rẹ májẹ̀mú rẹ ní ìgbà méjì. Orí àwọn tó ń lé lọ ń gbọ́ létí wọ́n láwọn mọ́ fagídí jẹun tẹ́lẹ̀ ni. Wá wo kan òjọ̀ kan bọ́ lọ́n ṣe yí ká dára padà. Ọ̀dà bí ìyàn ọba yí ọ sí èwo tó lè lé ẹgbọ́ ti ya ìlú.
2: Ẹ̀lẹ́ bàbá mi ẹ káàárọ̀ sà. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìpè yín bàbá mi o, ìpè yín pé mi o. Èmi náà jífa o, bẹ́ẹ̀ ṣe máa sọ pé ká jáde lọ, ká lọ jẹ̀fà, ká lọ kéré níbi tá a ṣiṣẹ́ sí bàbá mi. Èmi náà máa jẹ̀fà, mo máa wà nípa bàbá mi. Mo lọ kó èrè níbi tí mi ò ṣiṣẹ́ sí bàbá mi. Bàbá mi ní dọ́tọ̀ ti bí mi ìgbárò owó báyìí mi o. Mi ìgbárò owó báyìí nídìí ají kùtùkùtù mi fẹ́rẹ́ ń jogí. Bí mo ṣe rí àláti lórí fóònù mi ni bàbá mi o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé yín o. Bí mo ṣe rí àláti gbẹ 200,000 kẹ́rẹ́kẹ́ lórí fóònù mi ni bàbá mi. Mo bá nígbà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé yín o. Ìpè yín pé mi o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé màá sẹ̀dá bàbá mi ní kíákíá báyìí. Mo dúpẹ́ o. Ẹ ṣe gan ni o. Ẹ ṣe gan ni bàbá mi. Mo dúpẹ́ o. Ẹ bá mi kí mama o dàbọ̀.
1: Nípa ẹjẹ́ mọ́ lọ ìpàdé wa dorí Facebook aago mẹ́fà àbọ̀ 6:30 láìpẹ́ yìí. A sì pàdé nínú church bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ ẹ mọ́ gbàgbé padlock yín o. Àtọmọdé àtàgbà ètò wa dáa jù sà. Gbogbo lé ẹsẹ̀ bíbélì ta fẹ́ kà lónìí. Ìwé Kolosè ni o 1-4 Colossians chapter 1:2-4. Ẹjẹ́ a tó ṣe yẹn. In no time oṣù yìí ó ṣeé ṣe kọ́ jẹ́ pé láparí májẹ̀mú tuntun náà. Ẹnìkan ní yóò wà jẹ́ 1.5 bẹ́ẹ̀ ni. Gbogbo lé ẹyin wo lẹ fẹ san rẹ májẹmú o ní ìdá mẹwàá ẹ bẹrẹ sí rí ìdá mẹwàá àbàmì ètò yàtọ ọrẹ abẹ ìsìn ọrẹ májẹmú bẹrẹ lánàá ọrẹ májẹmú bẹrẹ láti 2000 lọ sókè nígbà tí wọn bá fi dundun 7 ẹjẹ agbọntọ ló wá ní àṣẹ ẹẹmejì ló ní àsán 2017 4290 47 2017 4290 47 sànjá mẹ́wàá sanrẹ májẹ̀mú rẹ sanrẹ àdúrà mi gbà Comfort Life Mission International ló kọ and First Bank ní báǹkì. Bí ìyẹn ọba wọlé lo eléyìí 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Ẹ jẹ́ ń gbàdúrà fún àwọn ọmọ náà tí wọ́n bí lónìí. Ìrìn àjò yín láyé. Yóò yá o máàkì wẹ́dẹ̀ ẹ̀ máàkì bẹ́ẹ̀dẹ̀ yín the fine speed from heaven lórúkọ Jésù kan wọnú ìpínyàwó yín. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary, God bless you. Ẹ̀yin wo lè fẹ́ send the testimony àti lóṣù testimony ẹ máa lo nọ́mbà yìí 08087165 66 08087165 66 ẹ send the message ire àtànú kọ báyìí. You are blessed, it is well with you.
3: These people today active, them they give me joy, no be small.
4: Oh yeah, now here we go. Why them no go dey active when they always listen to Flanger? We want Ubonga OAP. Good life, the spectacular. Omo yakpayaski, miti yaski, tugbaski, the pile. Ishak you? Say. Them no dey use clear eye, they do wrong so. Now get the monotone and get the advantage. If you want to tori your lover,
5: then with Flanger.
4: Faji time, mko.
5: Then with Flanger.
4: Nakana.
5: Then with Flanger.
4: Oh boy, where my tally number now?
5: Listen to Flanger.
6: plus milky time with too much sauce all day. Campe on top flanger with good life. This spectacular. Listen to flanger from Monday to Friday from 6 p.m. to 10 p.m. on top station. We make sense like sentence. The headquarters of Afrobeat, Niger FM 92.7 Port Harcourt.
7: Make we flanger.